0: mẹ́fàjó.
1: Ìdí ìwìnà All Radio. Iyom yi kere wer kwaro.
0: Alijani wiyu kwa.
1: Mar mẹ́fàjó. Ìdí ìwìnà All Radio.